0: Yeah, the way one name can wa, but back in action, kire agbule kiro, ebe wa chone keke, dare ravi o ekira do alu, ara tagi, o no kira kino wokeke, no guano nori o mukbano, ye no reka u deni, ini swen wo gometi ro wo to be jala mi, o no rak bano o kire bano dare wale bo, wo deno gwa o da do agbisa kada robora hi, iro I Mr. Makomo kire wude. Vi è non sero non è norivo non si va norivo o bevo o che c'è ne itu je ne c'è ya con wevo toi edo non se ma edo state governor state to mo di o bevo o ne itu uje bejada mie e che c'è vo ne sabo kubo kubo di bai wana bejada mie uto edo non se ma che c'è evo no lujo dalo wede no heke evi non serio o magadiai o kalo vi ihe non serio Head of Service Dr. Anthony Usas Okungbowa o tutano jaro dagbare ge achende ulogo so bidada mie eksa boku kubukubwe kore de bai ono so tue de wena niwa ono ze vanoriwa ono ze yanoriwa uto wane kuno sema akidnei ini South Africa wende jobo bo ni Nigeria nero bo ni re itu tiro leda it na mie genya ebo no na mie ini South Africa Erobono ime enya. Egbone ya ho emo te eni nizi bucho e sinofobia. Kada yo evi no sero. Evi no na mege nya okida che evi no rekwe loi. Uto mani kuno sa wana jira. Akada do amu ni ere buwa. Da jima na mi itu tiro lera et. O akichi muno renya. Evo ne sero. Isu to eva buto mani kuno sa ma. Vi mbota la Mohammed International Airport vi Legosi. Bede no zi anini buka iwaibe. Raji malemi. Ono mwobowi ilomi osi evino jaro Minister of State for Foreign Affairs. Bianca udumbegu ujuku huwe ujuku nomo shimuna wara taige. Evino sero. Evino na miyege na nakimotara ndi ebo ndo yi South Africa vaini Nigeria. E kide boom boom si ebo ni si 1,500 people wale lamege na kutu ebo. Ekeze muda ndire neva uwa nia doju nyevi South Africa. Uke sanye na mama sarumawi. Esa banakolas radio jaya nanya. Eno, omono sewa, shono sewa. Orisa sele, wa edeno lewa Afrika. Zobojo iwa kama, oye yarwo. Madia jivale, wabu.
1: Ndiba yeke na munu, abia kwa mwazo nufuri yu stationa inkana o ii samba inukula. Eba isi weni inyinu uduku ndi nkeni kwe sena anu, ni hena ana mikuni kuse, nkonye ni ime ebo ye na aga, ya do sante nane, kwa mwala upana agia na so, makoso bidu, kwa mwala ibusi ya ba, anu mwala kwenye ebo na baga, makabu oso nisi. Udo dure nundi ibu nkimu, Oye ni kwa kwa bufumwane nungo kenkebo anyamili good news uguchuku. Anewe mututu kunde nkensi kangwano nubochi nkenta bo obochi Wednesday ndi wunu. Nkisi bu makandibi nubodan kana o urumi. Ani kwa kwa se obo neema ingo bele mwa nagibiko na wache mwage otutu ijendi nkona aga because nde na tomo nose kwa nubodu. Ndi ne abia fato lomo fawele sindozo makiigu ya bundana ona beke human traffickers. Ani ikusina nda na abatago nubuduru mi. Maki iputichi nine wesina imarebe mwagega ni furoze mwage. Yami wanenu woke nkana po Mr. Mark omo wejini kukuse bikunu. Onyo buna, malebe mwagi na aga, ebo buna ngagi na gebozo jwa ya biko kebi na aga kamalo, ogiru ibataro kamchobage baba ibu ahon. Makande na ato omo, nozino budu. Mr. Mark omo kurukono se, nde na ato omo, nanyabu ezibu mmehe na ubudu nkebu ubudu na ijira nkeji wena oje mado, ibindo na nga, wesi, Obo kwa nemu onye nemu dunya biku giku uku mwage gano lo. Nde uoji weku ptu uku se biku le onya nemenye diyo na maka ndo ayinwa bino budu. Nke bobo, onye isi ochichi obodo nke bu Edo State Governor Monday Upehulu. Apo ptagu mmado abuo na mmado 20 bu nde buzi. Ndena ndene da akwụkwọ na Edo Civil Service onyeisi ọchịchị obodo a, ya bụ gọvanọ Sinetọ Mọnde Okpehulu, kpọpụtara mmadụ 20 ga na-eje akwụkwọ bụ ndị nke a na-akpọ na bekee ndị sekretarị na Edo State Public Service, ka o jiwe na-enye lifo aka, ka ejiwe na-emezi ihe gbasa Machinery and Enhancement Service Delivery na obodo nke bụ Edo State. Ana nke ịtọ bụ ndị isi ọchịchị bụ Federal Government etiti ekwugokwu gbasara ihe na-eme na South Africa with ndị Nigeria. A na-ekwu okwu a na-asị na ndị isi ọchịchị obodo etinyego aka maka ịkpọnata ụmụnne anyị na ụmụnne ndị nke esi wee na-achụ na South Africa. Onye isi ọchịchị bụ Bola Ahmed Tinubu kwuru okwu sị na ọ ya etinye aka wee bupụta ụgbọelu nke ya eji ebunata ụmụnna anyị ndị nke nyakpọ na bekee bụ xenophobia mere affect na South Africa, na a na-egbusi ndị ọtụtụ ndị Naijiria nọ na South Africa. Ana onye isi nke bụ Minister of State for Foreign Affairs nke bụ nwunye nwanne anyị nwoke nke nwụrụ anwụ bụ Bianca Odumegwu Ojukwu kwulukwo n'okwu sị na ndị nọmbas ndị mmadụ akpọpụtawo si na from South Africa to Nigeria bụ 1,500 nke eji ụgbọelu wee bubata na obodo bụ Nigeria wee zọọ fandụ. Nke a na-ekwukwe na-ekwu ndị isi ikpe na Abuja ekwugo okwu maka 48 property nke bụ onye isi Attorney General of the Federation and Minister of Justice Abubakar Malami si na ọ ya nọ under nya na-akpọ nlekọta anya, anaga na-echekmeti n'ihi na onye a zụrụ oli n'ọchịchị. Udo dịrị ndị Igbo, ona ka o si wee ha m n'ọnụ na ofu redio steshọn anyị nke bụ Isan Binoculars, ebe anyị si wee na-enyenu udokwu ndị nke nụ kwesịrị na-anụ n'ihi na asị nke onye na-eme ebe onye na-aga ya dosa ntị naanị ka ọmalụ ọkpa na-agị a n'azụ ma ka ọsọ bido ka ọmalụ ebe o si agba ana ọmarị kwenye ebe ọ na-agbaga. Udo dịrị ndị Igbo, nnechezona na nya anọ a bụ fu redio steshọn anyị nke bụ Isan Binoculars, ana onye na-ekwu okwu a bụ fuwanyị na nwoke nke bụ Anyamele Good News Ugochukwu. Ana m ekwu na-ekwu si obodo ọbụla onye Igbo na-adịrọ mara amalụ si na ahịa ada azụ. Ndị Igbo, ọ ya dịrị na mma n'ụtụtụ, dịrị na mma n'ehihie, dịrịkwanụ na mma n'abalị. Ndị Igbo na udo dịrị nụ, daalụ nụ.
2: Maka udede oyi enyerawa n'ihi gbogbo ibi tinye ti mgbowa. Èyí ni iléeṣẹ́ Isan Binoculars Radio, èyí tó kalẹ̀ sí ìlú Yorùbá. Ìròyìn ló ń dé sétí ìgbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Gbọ́lágadé Òwòlàbí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Ìpèsè lọ bá àwọn olùgbé ní ìlú Yorùbá láti yàgò fún àǹfọmọlọ́sìn àbí àǹfọmọṣòwò ẹrú. Ìjọba ìpínlẹ̀ Edo ti fọwọ́ sí yíyan àwọn akọ̀wé ìjọba èyí tá a máa ń pè ní permanent secretary bí 20 sí gbogbo àwọn ẹ̀ka iléeṣẹ́ ìjọba jákèjádò ìpínlẹ̀ náà. Ìjọba àpapọ̀ ti lọ ṣe àṣekágbá àti kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò ní ilẹ̀ South Africa ní àwọn tó lé ní 8 ní ọdún wàyí o. Ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìpè àti ìkìlọ̀ ti lọ bá gbogbo àwọn olùgbé ní ìpínlẹ̀ Edo pàápàá jùlọ ní ìlú Yorùbá láti wà ní ojúfò àti láti wà ní ojúlàlá kan fi ń sọrí látàrí àwọn ọ̀bàyé tó jẹ́ tó ń fi ọmọ ṣòwò ẹrú àti àwọn tí ó ń fọmọ lọ́sìn lọ́nà àìtọ́. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, Ọ̀gbẹ́ni Mark Ọmọ sọ wípé ẹ̀ṣẹ̀ ńlá ni láti máa fi ọmọ ṣòwò ẹrú. Ó jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá sọ wípé tí èèyàn bá ti fẹ́ fi ọmọ sí ọ̀dọ̀ ènìyàn, wọ́n gbọ́dọ̀ mọ irúfẹ́ irú àwọn ẹni bẹ́ẹ̀ kí wọ́n mọ ìwà wọn, kí wọ́n sì mọ̀ wọ́n délédélé. Ó wá rọ gbogbo àwọn òbí àti alágbàtọ́ wípé kí wọ́n yàgò fún à ń fọmọ lọ́sìn kiri nítorí ọjọ́ ọ̀la àwọn ọmọ yìí. Ó wá sọ fún wọn wípé dípò kí wọ́n máa fọmọ lọ́sìn kiri, ṣe ni ó yẹ káwọn náà dúró bí òbí rere kí wọ́n mójútó ọmọ wọn fún ara wọn. Gómìnà ìpínlẹ̀ Edo ti gbọ́wọ́ lu yíyan àwọn akọ̀wé ìjọba àgbà kan ń pè ní permanent secretary bí ogún sí gbogbo ẹ̀ka iléeṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ náà. Ẹni tí ó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ náà, Dr. Anthony Osas Okugbowa ló kéde ọ̀rọ̀ yìí. Àwọn tí ọ̀rọ̀ kàn nínú wọn ni Otamere Gina, Irosota Pauline Igboomo, Bamayi Rebecca Osedemame, Anelu Wilson Osiegbe, Okafor Eyiabi Jonathan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìjọba àpapọ̀ ti lọ kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó gbẹ̀yìn kúrò ní ilẹ̀ South Africa látàrí ìṣekúpani ìtàn pè ní xenophobia tí ó ń ṣẹlẹ̀ ní ìlú náà. Ẹni tí ó jẹ́ mínísítà fún ètò ọrọ̀ òkèèrè kékeré, ìyẹn Bianca Odumegwu Ojukwu, òun ni ó kéde ọ̀rọ̀ náà tí ó sọ wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó lé mẹ́jọ ní ọdún ti gúnlẹ̀ tí pápá ọkọ̀ òfurufú Murtala Muhammed yìí tó wà ní ìlú Èkó ní ọjọ́rú ọ̀sẹ̀ yìí, tí ó sì sọ wípé àti kíkó àwọn ètò gbẹ̀yìn ni yóò fi jẹ́ ẹgbẹ̀rún kan àbọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti kó wá sí orílẹ̀-èdè yìí. Ẹ̀wẹ̀, ilé ẹjọ́ gíga tó fi Abuja ṣe ibùjókòó ti pàṣẹ kí wọ́n gbẹ́sẹ̀ lé dúkìá tó tó 52 níye, èyí tí ó jẹ́ ti ẹni tí ó jẹ́ adájọ́ àgbà àti mínísítà fún ètò ìdájọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí, ìyẹn Abubakar Malami. Adájọ́ àgbà yìí Joyce Abdulmalik ó ní ó gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ ní ọjọ́rùú ọ̀sẹ̀ yìí tí ó sọ wípé pẹ̀lú ìwádìí tí àwọn àjọ EFCC gbé kalẹ̀, òun ni ó mú ìdájọ́ yìí wá. Èyí ni a ó fi ṣe àṣekágbárò yìí tòní.
3: Alright, ladies and gentlemen, my name is MC Alamano, known as the Enjoyment Landlord. I'm speaking right now, always listen to Sports Daily on Esan Banakola Radio. Make sure you listen, you get all the newest sports updates from here. Thank you.
4: Welcome to Sports Daily from Asian Binoculars Radio. I am Big Billy. First from the local sports, world record holder Toby Amoson has secured her place in the 2026 Wider Diamond League final after a string of consistent performances in the women's 100-meter hurdles event this season. In a separate news, Brighton goalkeeper Chiamaka Nnadozie has finished the 2025-26 Barclays Women's Super League season with the highest save percentage, ending her first campaign in England as the division's top shortstopper. In another development, Spain booked their place in the 2026 FIFA World Cup final with a 2-0 victory over France in Tuesday's semi-final in Texas. This is the Beat of Sport from Asian Binoculars Radio. I am Big Billy saying to have a lovely day and God bless you all.
5: Welcome to Entertainment News. from Esan Binoculars Radio Uromi. First head.